koloba manso na koloba ezali epai na yo nzambe ezali epai na yo yo nde osala biso yo nde osala biso moto mwindo afungoli miso ntango na ye ekoki soki okouka biso soki okouka biso nzambe ya biso ntango